wọ́n bọ̀ kó sí ìfúnnú bẹ́bá náà ní ọmọdé yìí pàṣẹ dada ẹ wọ heroes park bàbá yàrá sports stadium dọ́nkrò kò sí ẹ̀yìnmọ́rẹ́ nínú ìsìn ní náà sí asọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ so ẹ wọ church of pentecost bethany assembly dompasi aprabo ọ̀nàpá náà nkún kò sí dùn mìínú òwúrọ̀ náà wíwẹ̀ àfẹ́ náà bẹ́ẹ̀ wíwẹ̀ yìí ní ìrọ̀kúrà ẹ wọ bíayà òdì kan yẹ mẹ́mẹ́ dáde yẹn nù wọ́n sì àfadé àyẹ̀ nfamúra mẹ́mẹ́ dáde náà kò sí ẹ̀dá nìyínà ẹ̀yẹ tuntum ẹni fufu wíwẹ̀ yẹ gyina wọ́n su di nkàbọ̀ nìyínà si na yàtwi abọ̀ nkọ́ntẹ́nẹ́ ẹ̀dí ẹ̀pinni doctor pẹpẹsia a wòfiri savior liver foundation ẹ̀yẹ lord healthcare na yẹ di nkọmọ doc transfer